0: Eka san. Eka ro ale. E kuro len to bo ti te ba de tin bo wa. A ti radio 4 98.1 no ni. Awon lo tu wa nbi. Ibon a fe ba yin soro. Ni pa awon iriri aye. Won so se orile sin oro yoro ba so no orile sin wa then mo ti ba mo wo we apapa jeun wo fe so ito ijapa fun yin nitori ijapa ro pe ohun mo gbogbo nkan ijapa to ti ijapa dije nijo kan oyin mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú òwe nítorí òwe àwọn àgbà ló gbà lọ́ máa ń lo òwe ìjàpá dìde ó lóun fẹ́ kó gbogbo ọgbọ́n ilé ayé ó fẹ́ kó lọ sọ́run àwọn sì wá ń wo ìjàpá pé ẹnì kan kì í jọgbọ ó jẹ gbogbo nǹkan ilé ayé yìí ó ní rárá rárá o òun mọ gbogbo nǹkan kò dẹ̀ sẹ́yìn tó mọ gbogbo nǹkan nílé ayé ìjàpá wá ó lòun kó gbogbo ọgbọ́n ilé ayé ó kó sínú akèrègbè ó fẹ́ kó lọ ó lòun máa gbé wọn á fi gun ọ̀pẹ lọ sókè ẹ̀yin náà ẹ máa fi ọgbọ́n inú ẹ máa fi bá mi lọ ó bá lọ wá akèrègbè yẹn ó wá lọ sí ìlú kìíní kò rí ìlú kejì kò rí ìlú kẹta ló ti wá rí akèrègbè pàtó ẹ wa ko olohun wa ko gbogbo ọgbọn ilé ayé sínú ẹ gbogbo èèyàn dẹ wàá wù ìjàpá dẹ bẹrẹ sí gòkè lọ ó wá lọ sí ibi òkè kan tí ọpẹ wà ẹyin náà mọ ọpẹ ibi ọpẹ ìjàpá ṣe gbé akèrègbè yẹn ó so okùn mọ ó wá fi okùn yẹn ó fi kọ ọrùn ara rẹ akèrègbè wa wà níwájú ẹ ó wá wà ní ibi kan ẹ òun wá ń gòkè lọ ó dẹ̀ ń gòkè ó rí pé kò lè gòkè akèrègbè yẹn kò lè jẹ́ kó gòkè ó ṣe ń lọ a tún gòkè a tún jábọ́ láti orí ọ̀pẹ yẹn ó dẹ̀ ti kó gbogbo ọgbọ́n ilé ayé o gẹ́gẹ́ bí ọkàn tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ó ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló ń jẹ́ yán níbo ìjàpá wọn máa ń sọ pé ìjàpá sì rókò ọkọ yan níbọ ọrẹ wọn òun ní ehoro ehoro wáwá torí ó wá ń wo ìjàpá mo dárúkọ ìyàwó rẹ torí ìyàwó rẹ náà wọn jìjọ ń tan ara wọn ni fáwọn fẹ kó gbogbo ọgbọn ilé ayé wọn fẹ kó kúrò ìjọ àwọn ìwà ní lọgbọn mọ ehoro wá sọ fún pé akèrègbè tó gbé síwájú ikùn ẹyìn ilé ẹ kó gbé sí ìmọ̀ bóyá olóòtú ẹ̀ ń bá ọ̀rọ̀ tí mo ẹgbẹ́ ẹ̀ nǹkan tí mo ń sọ yìí ẹ̀rẹ̀ ń bá mi lọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ó dẹ̀ gbé akèrègbè yẹn ó gbé síwájú ikùn ẹ̀ ṣẹ́gi mọ̀ pé akèrègbè yẹn kò ní jẹ́ kó gbé ọ̀pẹ yẹn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ehoro wá ní pé kó gbé akèrègbè yẹn kó gbé sẹ́yìn ṣẹ́ri pé kò lè kó gbogbo ọgbọ́n ilé ayé ẹni pé kò sẹni tó ní gbogbo ọgbọn ilé ayé ọlọrun nìkan tó bá rò pé wọn nìkan ló ní gbogbo ọgbọn ilé ayé àwọn ẹlòmíín tó tún ní ọgbọn mi ọhún wà ó wà ní gbà tó wá gbé kèrègbè yẹn tó yí okùn yẹn tó yí kèrègbè sẹyìn ó wà ní pé òun lè gun ọkàn yẹn dáadáa ó wà ní ẹni tó lè ní gbogbo ọgbọn ilé ayé ó wá dúpẹ lọwọ ọrẹ rẹ ehoro wípé ẹ ṣé o tí ò bá jẹ pé ìwọ ló wá sọ fún mi èmi rò pé èmi ni mo gbọn jù ní gbogbo ilé ayé kò dẹ sẹni tó gbọn jù ní gbogbo ilé ayé àfọdọ ọhún nìkan òun náà ṣe máa ń sọ pé igi kan kò lè dá dúró kó sọ pé òun jẹ igbó tó òwe tàtúndàdé ìtì kaná méjì ọrẹ wọn dẹ ní pé àgbájọ ọwọ la fi ń sọyà òwe ní ìfúnnilẹ o tó tẹ̀ tún túmọ̀ sí wípé eyan kan o le so pe iwo nikan lo fe da nkan si o ni lati wa awon eyan mi won se ma gbe ogbon papo lati ti se ikan o lo si ibi ti ikan mi jabo so ibi ti ikan ya pari ti leni ni ni pe ko si eni ti o gbon kan ko si eni ti o gbon ton
1: e se
0: nkan ko si eni ti o gbon ton.
2: Hi, I'm Adrian, with just 6 years to go until the Brisbane 2032 Games, we're focused on making Brisbane even better. Shaped by thousands of residents, business and community groups, our legacy plan sets out our practical ways we can use the Games to deliver a lasting benefit to our city. This means better transport, more homes close to public transport, improved parks and so much more. The real measure of success won't be just what happens during the games. It's making sure Brisbane is an even better place to live long after the flame goes out. Search Legacy Plan on our website to find out more.